0: parí ìjọba àpapọ̀ ìjìnlẹ̀ àtàwọn ìjọba ìpínlẹ̀ ó ní ní oṣù keje tó parí ó ní ₦3 trillion òun náà ni wọ́n pín látàrí wípé owó tí wọ́n pa wọlé ní gbogbo orílẹ̀-èdè wọ́n máa ń pín láti lọ fún àwọn ìpínlẹ̀ ìjọba wọ́n lè fi ṣe ètò sí ìlú fún àwọn aráàlú adéṣọ́ àkànlò location committee wọ́n wá ń sọ wípé ₦3 trillion táwọn tí wọ́n pín jáde fún àwọn ìpínlẹ̀ àtijọba ìbílẹ̀ àti ìjọba àpapọ̀ oṣù keje yìí wọ́n tó tún wá jẹ́ pé ó tún pọ̀ sí ju èyí tó pín ní kẹfà lọ wọ́n ní ní oṣù kẹfà ìpínlẹ̀ tí wọ́n pín òun náà ni ₦4.359 trillion wọ́n ní oṣù keje ₦658.087 billion òun náà ni wọ́n pín wọ́n ní torí jẹ́ pé ojú pọ̀ sí ìdí ọ̀nà ìtàn fi ń sọlé kí àwọn aráàlú kí wọ́n lè bá àbùtò pé ojúṣe àjọ yìí ni ìyẹn fac láti rí dájú pé owó tó ń wọlé báwo ni wọ́n ṣe ń pín ìgbà wo ló ń pín sí ṣe olúkálùkù ń gbà lásìkò tó tọ́ àti ìgbà tó yẹ wọ́n sọ eléyìí níbi tán ṣe ní ìlú Òwèrì ní ìpínlẹ̀ Imo níbi tí wọ́n ti ń wo báwo ni wọ́n ṣe pín owó tí wọ́n sì ṣe lálàyé wípé owó tí àwọn pín ní oṣù keje náà ó pọ̀ ju ìtọ́ kan ní oṣù kẹfà lọ ní àwọn dẹ̀ mọ̀ pé tí wọ́n bá tún ṣe pawó tó oṣù kẹjọ yìí ó ṣeé ṣe ó tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n ní ìdí táwọn tí wọ́n fi ń sọ eléyìí pé kí olúkúlùkù kó lè mọ̀ pé ẹ̀wọ̀n tó jẹ́ alákòóso ní ìjọba ìbílẹ̀ wọn kó mọ̀ pé wọ́n gba owó báyìí wọ́n jẹ́ ìgbìyànjú láti máa so accountability ipò owó tẹ́ ẹ gbà yìí torí a ní ìdí omi gẹ̀rẹ́gẹ̀ ládùúgbò kò sí wọ́n sì lọ fún yín lọ́wọ́ tó da omi gẹ̀rẹ́gẹ̀ tí ò sí wàhálà wọ́n tí flood ò ní máa dà wá láàmú ṣùgbọ́n kí ló dé tí ò tí ẹ̀ ṣe ṣé ìjọba ò fún yín lọ́wọ́ ni wọ́n nílé náà wọ́n ń sọ fún àwọn olè mọ̀ pé owó tó yẹ kí wọ́n kúlù àti ìpínlẹ̀ àtijọba ìbílẹ̀ àtijọba àpapọ̀ pàápàá wọ́n ń gbà ẹ̀yìn àlùwọ́ wá kù sí wa lọ ká máa bí wọ́n ká máa mọ́ sọ pé owó tẹ́ ẹ gbà yìí kí lè ṣiṣẹ́ torí pé lóṣooṣù lọ́lọ́run bá wọn fi wà lóríkà tí owó tó ń pa wọlé tẹ́pẹ́ sí ó ń sọra sí bákan náà wọn ṣe ń gbà tó sọra sí kọ́ wà lò síbi tó tọ́ òun náà ni kan tó kù báyìí.
1: olúbọ ọmọdé ṣe ń dàgbà ló ń jẹun.
0: àjọ federation account allocation committee òun ló ń ta lọ́nkọ̀ mọ́ ọ̀rọ̀ yìí ní àárọ̀ tó nínú ìwé ìròyìn the vanguard ìwé ìròyìn the guardian gan ó wà bẹ́ẹ̀ láàárọ̀ yìí.
2: owó bá ń wọlé ẹjẹ́ á máa rí i pé owó ń wọlé.
0: ká máa rí pa ẹ̀.
2: owó bá ń pọ̀ ẹjẹ́ mọ̀ pówó ń pọ̀. kówó máa wọlé kówó máa pọ̀ ká sì má lọ mẹ́fà lára ajá
1: ìwúburúkú tí ò da ni.
2: ó dá ẹ ti gbọ́
1: pé nínú ìwé ìròyìn nigerian tribune tó jáde láàárọ̀ yìí náà ni ẹni tó jẹ́ ààrẹ nígbà kan rí lórílẹ̀‐èdè nàìjíríà yẹn ààrẹ ìjọ́sí goodluck jonathan ni wọn ti ń sọrọ o wọn ní ìlú tí ò sófin kò sẹ́ṣẹ̀ ń bẹ̀ ìlú tófin bá ti wá wà ó yẹ kí ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ o ìlú tófin bá sì ti wà gbogbo ọlọ́pọlọ pípé náà ló yẹ kí wọ́n máa òfin bẹ̀ kí wọ́n má rí wípé àwọn gajú òfin lọ torí paroko gajù kan lọ àfẹ́lẹ́ yìí tó bá rí kété tó bá gorí ebè jonathan tọ̀ yìí lórí ọ̀rọ̀ ètò ìdìbò ìpínlẹ̀ ọ̀ṣun bó tiẹ̀ jẹ́ wípé ìfẹ́ lọ ọ̀ṣun kan láàárọ̀ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ bá jonathan ni ti gbé mi lébẹ̀ wọ́n sọ ètò òdìbò eléyìí tó ti wáyé kọjá tí jackson adémọlá adélé tó sì gbé igbá orókè nínú ìdìbò ọ̀hún tí gbogbo àwọn ọmọ ọ̀ṣun tí wọ́n ń jó tí wọ́n yọ̀ lórí wípé ẹni àfẹ́lá àfẹ́ ẹni àmọ̀ ńlá yan àfẹ́lá àfẹ́ ẹni àmọ̀ ńlá yan iná ní àjọ elétò òdìbò ẹkún iṣẹ́ ẹṣẹ́ dáadáa wọn ibi táwọn fojú àgbà wò lọ́dọ̀ táwọn bó ti ẹ̀jẹ̀ ọpọlọpọ so bad kò dẹ̀ sí lábẹ́ òfin wọn ni kò yẹ pé àwọn tó ṣíwájú ni wọn ò tún wọn máa burú fẹ́ ìwà bẹ́ẹ̀ kéde ẹ̀yìn fìpínlẹ̀ tiyín sílẹ̀ nípínlẹ̀ wa ń bí ẹ̀yìn náà fìpínlẹ̀ tiyín sípínlẹ̀ yín lọ́hùn ẹ̀yìn wá láti ìpínlẹ̀ tiyín ẹ̀ wá ń sọ̀rọ̀ àlùfàṣà lórí wípé àbò gómìnà èyí ti rí èyí ti ṣe ṣe ẹ lè fìpínlẹ̀ yín sílẹ̀ bá bo ààrẹ ni bẹ́yìn náà bá fẹ́ dìbò tọ̀dọ̀ tiyín kò yẹ káwọn èèyàn kan kí wọ́n wá síbẹ̀ ìdúnkòkò mọ́ni náà ni wọ́n ṣàpèjúwe ẹ̀ nínú ìwé ìròyìn nigerian tribune tó jáde láàárọ̀
0: ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn the guardian tó jáde láàárọ̀ tòní kébì náà tẹ̀lé lọ sí ìpínlẹ̀ ọ̀ṣun bó ti lọyẹ̀ torí kan tó bá jọun ọlọ́run ewu níbẹ̀ náà ni gómìnà ìpínlẹ̀ ọ̀hún ìyẹn gómìnà adémọlá adélékè ló sọ lánàá yìí pé àwọn ń gbọ́ ìyá ìròyìn kan kàn wọn pé wọn ni pé ẹgbẹ òṣèlú african democratic congress adc ipò ṣèrànlọwọ tó pọ fún láti lè wọlé àti pé pàápàá àwọn jọ ní ìtakòrọsọ àwọn sì jọ forí ìkòkò ṣọ pàápàá báyìí gbóyè ẹyẹ ẹgbẹ ọgbọ òṣèlú adc o ẹ sọpọọtì adélékè dòdò ní ìjà àfin kó lè di gómìnà wọn ní bọ ẹ ṣe bí ìjọ bẹẹ wọn láwọn ẹgbẹ àwọn àtàwọn àwọn àtìlẹyìn alátìlẹyìn àwọn òjò jókòó bá ẹgbẹ òṣèlú adc jókòó papọ̀ pé ẹ wájọ kan ọbẹ̀ pé ẹ jẹ́ ká ṣe ìrànlọ́wọ́ fẹ́ni kó lè wọlé ó ti o ó ní ohun tóun rí tó jẹ́ pé owó tóun wọlé òun ni pé àwọn aráàlú wọn rí ohun tóun ṣe wọn sì ní ìgbàgbọ́ nínú nǹkan tóun tún ṣe lè ṣe torí pé níwọ̀n bàtọ̀ tóun fi jẹ́ gómìnà.

0: ọmọ kan tó tọ́ ara lu ti fẹ́ràn sí òun ló fa tara àdú fi dìde tó fi wọn tó fi gbé òun wọlé ṣọ bí eléku ọ ọ̀rọ̀ náà nínú ẹnu àtẹ̀jáde tí agbẹnusọ alukoro gómìnà ìyẹn ọlọ́ rashid tó sọ tó ní ṣàlàyé pé ẹgbẹ́ adc was never stable but was never never láì gbọ́ lọ́nà pé ẹ tó jẹ́ òdíje ìdìpò lọ́wọ́ ẹgbẹ́ progressive congress ní ìpínlẹ̀ ọ̀ṣun níbi ètò ìyẹn ọ̀gbẹ́ni bọ́lá òyebáyìí òun náà ni pé olóhùn gbóríyìn òun fún respect fún àjọ ain fún ètò ìdìbò eléyìí tí wọ́n ṣe bó jẹ́ pé kò sí wàhálà wọ́n ẹni tó gbà á ẹni tó dìbò fún òun náà ni wọ́n gbé e fún ìyẹn ọ̀gá Adeleke inú bẹ́ẹ̀ ròyìn the guardian jáde láàárọ̀ tòní ni wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ yìí.
1: ó dà ǹjẹ́ ẹ ti gbọ́
0: pé kí ni
1: pé what man can do
0: all can do better.
1: nínú òwe ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ tòní ni wọ́n sọ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pa iléeṣẹ́ tó mójútó ọ̀rọ̀ àgbẹ̀ Federal Ministry of Agriculture and Food Security pẹ̀lú àsowọ́pọ̀ National Horticultural Research Institute. Wọ́n ti jọ ṣe ìfọwọ́sowọ́pọ̀ o tí wọ́n sì ti kọ́ àwọn obìnrin lé ní okòó wọ́n ti kọ́ wọn ní tí wọ́n ṣe máa ṣe àti àwọn ọ̀dọ́ pàápàá ọ̀gbìn kíni ọ̀gbìn tòmátò ni ọ̀gbìn ńlá àtàwọn nǹkan míì tí ó jẹ́ wípé a fẹ́ kánjú jẹ nǹkan pọ́ńtọ̀ ẹra láo ó yá ẹfata díẹ̀ sí ọwọ́ mi ò jẹ́ kì í wáyé rárá wọn ni wọ́n ti kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ yìí ni wọ́n sì ti ìpínlẹ̀ ogun ìpínlẹ̀ ogun ni wọ́n ni wọ́n ti yan ṣàwọn èèyàn wọ́n ṣàwọn qualify bóyá wọ́n ti gbé ìdánwò kan kalẹ̀ tí wọ́n wá fi ṣàwọn lè lórí kó àwọn ẹgbẹ́lẹ́mù kú obìnrin tí wọ́n ti kọ́ wọn lọ́nà bí wọ́n ti ṣe máa ṣe pin àmọ́ bá a bá ta ká máa tọ̀ ni o torí lọ́rọ̀ ètò ààbò ìjọba ìpínlẹ̀ ogun wọn gbọ́dọ̀ bá wọn mú ojúto wọn ní àwọn obìnrin kọ́ ní ẹ̀kọ́ yìí náà ni wọn kọ́ lọ́nà bí wọ́n ṣe máa gbin àwọn ewébẹ̀ tí ó sì máa tó ẹ̀yẹlẹgbẹ́ wọn lọ́wọ́ láti máa rí nǹkan náà rà ní gbòòrò tó wẹ̀ òsì ní pọ̀jù ọ̀jọ̀gbọ́n Mohammed Atanda tí wọ́n jẹ́ CEO and Executive Director fún NIHORT tí wọ́n jẹ́ olórí fún ni wọ́n sọ̀rọ̀ wípé ó tọ́ka pé ìgbésẹ̀ yìí torí wípé ìrọ̀rùn orílẹ̀-èdè Nàìjíríà ìfọkànbalẹ̀ àwọn Peter Joel Akifa Soye àwọn náà wà ń bẹ̀ẹ̀ ni ọ̀gbìn tòmátò ọ̀gbìn àwọn ewébẹ̀ bí ilá ẹ̀fọ́ àtàwọn ẹ̀fọ́ tó kù náà bá ti tẹ̀tẹ̀ tí kì í tẹ́ láwùjọ àwọn ẹ̀fọ́ ìgbẹ̀ náà ni wọ́n dá àwọn obìnrin yìí lẹ́kọ̀ọ́ táwọn náà sì ti dúró wam wam láti ṣe wọn.
0: ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn láàárọ̀ tòní òun náà ni wọ́n ti ń sọ láàárọ̀ yìí ẹni tó jẹ́ ọgbà ilé ẹ̀kọ́ gíga ifásitì ti lasu tó jẹ́ pé ẹ̀wọ̀n wọn láìpẹ́ láì jìnà wọn ò tó tẹnubọ̀ pé wọ́n ni outgoing vice chancellor of state university lasu ìyẹn ọ̀jọ̀gbọ́n ìbíyẹmí ọ̀làtújì bẹ́ẹ̀ ni wọ́n ti gba gbogbo àwọn akẹ́kọ̀ọ́ gboyè jáde tó ìṣe ọ̀ṣàrà tó ìṣe jáde pa wọn lámọ̀ràn lánàá níbi tí wọ́n ti ń ṣe ètò ìkẹ́kọ̀ọ́ jáde náà fún wọn pa ní ẹ̀ka ilé ẹ̀kọ́ náà tó wà ní ẹ̀pẹ́ eléyìí tó ní ṣe pẹ̀lú ọmọ ẹ̀yọ àti ohun ọ̀gbìn wọ́n ti ń gbà wọ́n lámọ̀ràn pé ẹ̀yin graduate tẹ́ ń jáde rẹ̀ wọ́n ní ṣe ní gbogbo ẹ̀kọ́ tí wọ́n ti kọ́ yín ìmọ̀ tí wọ́n ti kọ́ yín wọ́n ní ẹgbìyànjú kí ẹ kú gbogbo ẹ̀ báyìí kí ẹ sapọ̀ kẹ́ fi gbogbo ingredient tó yẹ kẹ́ ẹ nídìí kẹ́ ẹ fi ṣe kó lè jẹ́ pé ó máa so èrè fúnra ara yín tẹ́ ẹ fi lè gborúkọ ara yín lárugẹ á sì rìn èso rere lórúkọ ẹbí yín tẹ́ ẹ fi gborúkọ ẹrú lárugẹ á tún wá so èso rere tó pọ̀ fún àwùjọ tí wọ́n fi mọ̀ wípé ọmọ lágbájá ọmọ tàmẹ̀dù níláti ilé ẹ̀kọ́ lágbájá ló ṣe àkànṣe ètò yìí eléyìí tó mú àṣeyọrí bá orílẹ̀-èdè yìí
2: ìpínlẹ̀
0: Èkó bẹ́ẹ̀ ni wọ́n ní pẹ̀lú nípa eléyìí náà ló máa jẹ́ kóríyá fáwọn olùkọ́ tí wọ́n kọ́ yín á sì jẹ́ pé fún ìjọ ilé ẹ̀kọ́ lásán yìí pé àwọn tí wọ́n ń jáde kẹ́kọ̀ọ́ gboyè ń bẹ̀ wọ́n dáńtọ́ wọ́n sì ń ṣàmìlaka bẹ́ẹ̀ ni wọ́n ń contribute impact positively lórí àwùjọ wọn ni ẹ má wo ti gbogbo ìpèníjà tó wà àwọn ìpèníjà tó wà yìí ọ̀nà àbáyọ wo la lè rí sí tó a lọ bó ti tọ́ àti bó ti yẹ ọ̀jọ̀gbọ́n náà wọ́n gba àwọn lọ́wọ́ tí wọ́n ti ń ṣe àṣepọ̀ tí wọ́n kọ́ wọn sáà ẹ̀kọ́ méjì tí wọ́n fi ṣe ayẹyẹ náà fún ìyẹn sáà 2024/2025 wọ́n ti rọ̀ wọ́n bákan náà ẹni tó jẹ́ alága fún àjọ Nigeria in Diaspora Commission NIDCOM ìyẹn àbábírí erewà nínú ọ̀rọ̀ táwọn náà sọ wọ́n rọ àwọn ìlú akẹ́kọ̀ọ́ náà

0: My name is Doreen from Uganda.
1: Hi, my name is Mimi. I'm from Norway.
2: My name's Jamie Martin, and you are listening to Radio 1.
0: 103.5 FM.
1: News talk and sports radio station.
3: Orúkọ tèmi ni Ọláwálé Osù Ọlálé, aláṣẹ iléeṣẹ́ Òsúlà Haba. Iléeṣẹ́ tó jẹ́ pé lọ́tún báyìí ni titi wọn, tó jẹ́ pé gbogbo àwọn ìyálájẹ́ babalọ́jà àti gbogbo àwọn òǹtajà inú ọjà nílẹ̀ Yorùbá ń fọwọ́ rẹ̀ sọ̀yà fún gbogbo ọkàn tí wọn ò fẹ́ nígbàgbọ́ nínú lílo ewé àti egbò mọ́. Gbogbo àwọn èèyàn tán ti sọ̀rọ̀ tínú lórí egbòogi tiwantiwa. Àìsàn tí ò tó nǹkan lẹ́lòmíì ti náwó tó tó dá nǹkan rese dànù sí lórí. Ẹ̀yin tẹ́ ẹ ti lo product iléeṣẹ́ Òsúlà Haba, tẹ́ ẹ ti mọ̀ bó ṣe rí, tẹ́ ẹ wá ń bá wa júwe fáwọn ẹlòmíì pé kán mọ bọ̀ ń bẹ̀. Ẹ ṣe adúpẹ́ púpọ̀ o, àmọ́ lóore o. Òsúlà Bitters, ọmọ tó ti gbáwọ̀ mìíràn tuntun wọ, ohun tó ń dára tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó tún ti wá dára sí o. Tọmọdé tàgbà tó ń jẹun tó dùn tó dùn, àfi ká yá ni sínú ilé ni o. Bínú bá ń kún tó ń kùn gbùrùgbù, èèyàn tí ò rí ìgbọ̀nsẹ̀ ṣe, àpọ̀jù ìdọ̀tí inú tó mú kínú ó máa kanni, tó mú kọ́pẹ́ èèyàn ó máa ròyàn góórógó, ìdọ̀tí inú tó mú kọ́lọ́mọkùnrin kó dọ̀lẹ́ lọ́dọ̀ ìyàwó rẹ̀. Tẹ́yìn bá ti jò pópẹ́ díẹ̀ àti dìde á wá di wàhálà. Òsúlà Bitters ní kẹ́ máa lo. Èèyàn tó ní toilet infection tójú ara yún wọn, tí nǹkan funfun ń jáde látojú ara tí ò tẹ́ wọn lọ́rùn, ògbólógbò kòkòrò inú ẹ̀jẹ̀ tó ń mú kára ọmọ yún wa, kára ọmọ jáwajẹ, tó ń fa ara títa àti ẹsẹ̀ tó ń gbóná, ọwọ́ àtẹsẹ̀ tó ń kúrìrì, pajápajá tó ń dìmọ́ wa lọ́wọ́ lẹ́sẹ̀, àti gbogbo iṣan ara tó ti dòkú. Ẹ máa lo Òsúlà Bitters o. Egbòogi ajísan ni. Gbogbo iṣan ara tó ti ń daṣẹ́ sílẹ̀, gbogbo iṣan ara tó ti lẹ, ẹ̀yin ò lè rìnrìn ibùsọ̀ méjì mọ́. Ẹ ti máa mí gúlegúle. Tẹ́ ẹ bá ti rìn díẹ̀, ẹ ti sinmi láìmọye ìgbà lójú ọ̀nà. Ẹ̀yin ò lè dágbẹ́sẹ̀ ńlẹ̀ kébékébé. Ẹsẹ̀ ti ní máa ń wúwo láti gbé. Á wá dàbí ẹn pé wọ́n de blọ́ọ̀kù mọ́ wa níbàdí. Àtẹ́lẹsẹ̀ tó ń kú tàìtàì tó dàbí ẹn pé kò sẹ́jẹ̀ ń bẹ̀. Àtẹ́lẹsẹ̀ tẹlòmíì á dàbí ẹn pé wọ́n tẹ rẹ̀ tàbí fóòmù mọ́lẹ̀. Ìsàlẹ̀ ẹsẹ̀ tó ń kanni tó dàbí ẹni pé èèyàn tẹ ẹ̀gún mọ́lẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ lárúgbó nílé tán ń pariwo orúnkún ríro. Ẹ má jẹ́ kí Òsúlà Bitters kó wọn nínú ilé wọn o. Bí nǹkan ń ṣe ni, bí nǹkan ò ṣe èèyàn. Egbòogi tó yẹ kí gbogbo ẹbí kọ̀ọ̀kan ó ní sínú ilé ni Òsúlà Bitters sí jẹ́ o. Bẹ́ẹ̀ bá ń tọ̀ bí ẹ̀mẹrin ẹ̀ẹ̀márùn-ún lórúkílẹ̀ ó tó mọ́. Ẹ̀yin ti tọ̀tọ̀ọ̀tọ̀, gbogbo iṣan ara ti dẹ̀, àpọ̀jù ṣúgà ó ti ṣàkóbá fún iṣan ara wa. Kò wá ṣe déédéé bá a ṣe fẹ́ mọ́. Bọ́wọ́ ṣe ń pẹ̀ pẹ̀pẹ̀pẹ̀, bẹ́ẹ̀ lẹsẹ̀ ń pọ̀n. Ó ti wá ṣe okùnfà ìfúnpá gíga àti àìróorun sùn fẹ́lòmíì. Àyà wa ṣàdédé ń já gbìgbìgbì láì jẹ gbèsè kankan. Àpọ̀jù ṣúgà yìí náà ni o. Òun ló máa ń kọ́kọ́ síwájú kẹ́lòmíì kó tó ní stroke. A máa pa nǹkan ọlọ́mọkùnrin míì kú fín tí ò ní lè gbérí mọ́ o. Bẹ́ẹ̀ bá ń gbọ́, ikú la gbọ́, àti ẹ̀wà mọ̀ gbà tó rẹ̀ wọ́n. Silent killer. Àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Kò ní mú wa o. Kò ní mú àwọn ọmọ wa o. Bí àpọ̀jù ṣúgà ò báyìí tí wáyé, kọ́mọ́ bá wa wáyé. Tó bá ti wá wáyé, ẹ lò Òsúlà Bitters kó bá wa fọ gbogbo oróun tó dùn dànù. Òsúlà Bitters, ààbò pàtàkì ló jẹ́ o. Lọ́wọ́ gbogbo ìṣòro tó ń kojú iṣan ara àti gbogbo àìsàn míì tó lè jẹyọ látara ntódùntódùn tá a ti jẹ, tá a ti mu. Gbogbo ẹ̀yin aláfẹ́ èèyàn tẹ́ ẹ fẹ́ràn fàájì, ẹ fò Òsúlà Bitters síwájú o. Tẹ́ ẹ bá ti dágbo àríyá, gbogbo ntódùntódùn tá a ti jẹ yóò bá wa fọ gbogbo rẹ̀ dànù. Egbòogi olómi ni o, tí kò lọ́tí nínú rárá. Òsúlà Bitters sì jẹ́ o. Ó rọrùn láti lò, ìjọba sì ti ṣàyẹ̀wò lórí rẹ̀. Wọ́n ti lù ú lóǹtẹ̀, ó ti ní NAFDAC number o. Oríṣiríṣi ọ̀nà lèèyàn lè gbà lo Òsúlà Bitters fún ìtọ́jú ara ọ̀tọ̀ọ̀tọ̀. Àdírẹ́sì wa nìyí o. Níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀, ẹ bọ́lẹ̀ ní Agric Bus Stop ní ìlú Ìkòròdú. Ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Ìsàwò, ẹ bọ́lẹ̀ ní Abbey Bus Stop. Àdojúkọ Abbey Bus Stop yẹn ẹ ti rí bá náà wá ń bẹ̀. Ẹ̀yin ti Sàgám, ẹ lọ sí ìsàlẹ̀ ọkọ̀ roundabout ní Ìláyè. Ẹ wo bí áàkì tí wọ́n ya adé sí yẹn. Ẹ wọnú street yẹn. ni waju transformer to wa nbe e bere osu laaba e ti ri bana wa nbe anfani la re o fun wa lagbata to ni address ibi ta le wa e si ma bo lati wa foruko sile lati ba wa do opo ni le ise wa o ero bani soro wa ni yi o 08022333205 08022333205 emule nkan si 08022333205 08022333205
4: Osula bagbe tutu ara oto meriri egbogi jade osula bita loruko re nje ta baba npolongo osula bita ni gbagba o to be o ju be lo omode atagba to nje modun modun ni gogo gba egbogi osula ni ke ya ni nile o eyin te fe ki ara yin to wuwo ko fuye e ma gbera bi ewi olofe elomi aranju kankan ko to le ri gbese se lowo igbese lile pa nko pe egbogi eru jeje oko jedi jedi osula bita ni ke lo gogo idoti to ti di sinu iso ara wa ti ko fun omi ateje laaye lati raaye ni lo si ibi ti ara ti ni lo mi ateje o fa ki apa atese o ma wuwo ki elomiran o ma ti rin lati ma mi gule gule bi oloke ile ti elomiran ba fi ese te ile bi igba ti won te form ni ati dide dogun ati bere ijagban se ni o dabi wi pe won di block melomi ni badi osula bita ni ki e bi koju ogun amayesu ni nge o ma re wa tenu tenu ogbologbo infection ti doba sinu eje osula bita ni o ro loye awa modibo lori ara yunyun ara tita owo atese to nkuta itai owo atese to npa riri ogbologbo kokoro nu eje olojo pipe to ti npa agbara wa wo iya ija osula bita lo kaju e eti to won oye nkan to le mo ni lona ofun o se po ko se gbe mi isara to npa ni soda ide okunrin ti o le tate kale ori papa pelu iyawo e osula bita ni ke lo ko fo gbogbo gede gede inu ara danu ogun apariro ese riro orokun atori keriki ara ta ti nawo si yo di atemole inu to nkun inu to nkun eyo sise lapoju gbe ni elomi o ma gbe to ba nse yo sere ni eyo telomi o ma yo osula bita ni awon ologbon lo ti alaafia se fi inu agwara won se bugbe e wa gbo o ti e ba ri awon kan ninu oja tabi ni bikibi ti won gbe speaker sile ti won pariwo ogun ile ise osula aba awa ko la ran won nise o ayederu ni won gbogbo iso to ti re tabi to ti doku ti e ba lo egbogi osula bita ni oji pada ni lase kese ori egbogi aji san to daju ni
3: eyin obi ati alagbato to lomo nile ewe nla Efosula bitas teleru omo wa onijiya oniya o gbogbo infection teyan le ko latara ale igbonse gbogbogbo to le fa wahala ninu aye awon omo wa losula bitas yo ba won for danu o address wa ni yi o ni bi gbogbo te ba tin bo e bo le ni agri bus stop ni ilu ikorodu egbe okada to nlo si isawo e bo le ni abe bus stop adojuko abe bus stop yen e ti ri bana wa nbe eyin ti sagam e lo si isale oko roundabout ni ilaye e wo bi arc ti won ya ade si yen e wo nu street yen ni waju transformer to wa nbe e bere osula aba e ti ri bana wa nbe anfani nla re o fun wa lagbata to ni address ibi ta le wa e si ma bo lati wa foruko sile lati ba wa do opo ni le ise wa o ero bani soro wa ni yi o 08022333205 08022333205 emule nkan si 08022333205 08022333205 Efe mo gbogbo nta gbe dani ni le ise wa e lo follow wa lori gbogbo social media platform wa osulaaba.ng gbogbo nta gbe dani le mo ri kete kete a ni faisan lo gba o
5: osula bita ni o osula bita ni ka ni o tun gbara ni o osula bita ni ka ni apoju suga mo ti mo o osula bita ni ka ni
6: It's your boy YC, New School Jagaban. Link up, Daddy, and right now you are listening to Radio 1, 103.5 FM, Lagos. Don't touch it.
0: My name is Doreen from Uganda.
1: Hi, my name is Mimi. I'm from Norway.
2: My name's Jamie Martin, and you are listening to Radio 1,
0: 103.5 FM,
1: news talk and sports radio station.

0: mbẹ a lọ sí mọṣáṣí wa ní arúgbúdù ibẹ̀ láti lọ kíjímà àti kùbọ̀rá. Ẹni ó bá fẹ́ bá wa mbẹ tó bá ti dé sango wọn mọ́tò ọgbà ayọ̀ tó bá dọ́gba ayọ̀ sọdá ojú orin rélùwé yẹn sódì kejì wàá rí àwọn ọ̀kadà arúgbúdù lọ fún wọn pé lọ sí arúgbúdù ní promise land mọṣáṣí tó wà lẹ́yìn ilé ìwé promise land yẹn wà bá wa mbẹ. Níjọ tó bá dìjọ sátọdé náà láìsí grand finale ní títí Ọbásanjọ́ láti bí kíbi sọkún lọ sí Ọbásanjọ́ farm tó wà lọ́tà. Tó bá ti dé Ọbásanjọ́ farm ìyànà Ọbásanjọ́ farm yẹn tó bá ti yà ńbẹ tó ń lọ sí Ọbásanjọ́ farm. Ó tó dé Ọbásanjọ́ farm wá bèrè the joy event center wà á máa wo farm Ọbásanjọ́ níwájú rẹ̀ báyìí. Ó wà lápòsí after currency filling station tó ti di MRS nsìn. Wà á bá wa mbẹ̀ program àárọ̀ ni ò kìí ṣalẹ̀ o má wà lálẹ́kùn má wà kanlẹ̀kùn mẹ́rin lórí pé ọmọ ẹ̀pá àárọ̀ ni o. Mo ti sọ fún ẹ o àárọ̀ ni ò kìí ṣalẹ̀ o. Ọlọ́run ó gbàdúrà wa o ẹ̀rìn sí Ọlọ́run ó gbà wa o ànídàmú. Ọlọ́run ó fún wa ṣe gbogbo àwọn àlejò tá à ń retí. Ọlọ́run ṣe àwọn díláyọ̀ àtàlàáfíà. Ọlọ́run ọba kò ní faburú ṣe wa o àwa náà Ọlọ́run ní faburú ṣe wa o. Aláǹdàbọ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam kò ṣe é kọ. A tẹ̀síwájú nípasẹ̀ Bàtín Kírun àtàwọn ìdájọ́ tó wà ń bi ìrún kíkí nínú tíra rìsáàlà Afa Abi Abdullahi Kairawani tí ṣẹ́rù rẹ̀ ń jẹ́ Samara Dani. Ó tún ní ṣẹ́rù kan tá ń pè ní Aṣíà òun tó tú Samara Dani lámbà sáwọn àfà lẹ́sàárì. A wà lórí ìrún ìṣà ibẹ̀ láti dìde. Bismillahir Rahmanir Rahim wa sallallahu ala nabiyil karim qalu la ilma lana illa ma 'allamtana innaka antal halimul hakim afani wa amal isha'ul akhirah erin isha'i ta manki ni gbenyojo wa hiyal atamatu unna ni tafin parin lojuma wa ismil isha uruko isha'i ta rina akhasu biha unna ma fi shalasha wa aula unna ludaju tafin pe fọ̀yẹ́jà àrùfí ulẹ̀ yẹn ni rákà méjì àkọ́kọ́ agbóhùn sókè níbi ìkéwù bí ummil quran akafatia wa suratin aka sura kan fi kulli rakaatin ni rákà àkọ́kan wa kiraatu ha rí sura ta aka níbi àwọn rákà àkọ́kọ́ àti kejì ìṣá yìí àtúwọ́lù kalila min kiraatil asri a jẹ́ kógun ju yìí ta kà níbi ìrún àlásàrì lọ wàfíl ákírà tẹyìn níbi ìrákà méjì tó gbẹ̀yìn bí ummil quran fatia nìkan la máa kà fi kulli rakaatin níbi ìrákà kọ̀ọ̀kan méjì tó gbẹ̀yìn sirra jẹjẹ súnmọ́ ya fa'alu fi sa'iri ha a wà ṣe bẹ́ẹ̀ ní gbogbo ìtukù ka ma takaddama min alwasfi gẹ́gẹ́ bí ròyìn ti ṣáájú ní rukú ni ní sujúdù ni ní jókòó ni ní sálámà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wàyúkùrá olùnáwùmù kọ́bùlà ha a fẹ́ ka sùn ta bá kí mọ́gírìbì tán ká tó kí ìṣá kìí ṣe haramu àmàwọn àfa akọ wàlà àdísù bá dà ha lìgẹ́rẹ̀ dọ̀rú rẹ́tìm a wá fẹ́ tí ò bá níjì pàtàkì ká wá da ìjọ́ ọ̀lẹ̀ lẹ́yìn rẹ̀ nínú mọ́ṣáláṣí ẹ dìde jáde ẹ máa lọ́ọ́lẹ̀ yín kẹlẹ̀ òròjọ́ ńbẹ. والقراءات التي يسر بها في الصلاه كلها اي كيوتا مانكي جج لوري يانيا هي بتاريك اللسان بالتكلم بالقران اما اما بي اها اما جن ني جج بلوا و انت بنو القران ني ان شيكو كاكا بانو دي كلام فكان اما في انو واوي كوكاني جادي شيطان wa majahul aribi tanika ke usuki fa ayusmiya nafsuhu onani kenya farare ma gbontinka wa man yalihi atentimbe legbere inka na wadahu ko farare ma gbontinka to ba jo nikani laina ka entimbe legbere na ma gbo ama to ba je imam ni agbon soke jube lo wal mar'atu duna ar-rajuli fi jahri. Ẹ̀rọ obìnrin kewu ti e a fe ko ka soke gaga bi o okunrin iwa here fi ai ati salati misluhu obirin terin ni ise si re lori irun ni gaga bokunrin ti ma se amma duna rajuli on yato si okunrin ni bi kewu re ba se nse ruku ta nse sujudu lobirin na o ma se ati tayya ati sallama sunbawo afa ni gaira annaha tandamu ntoka wammeni ko obirin ma pase po ni gigiri sere mijiji yo padi ara wala tafruju fakizaiha koni laitare wala adudaiha kosini la pare to ba se ruku abi sujudu apapo ni atakunu mandamatan yo funpo ni munzawiyatan fi julusiha yo si jan to parapo ni bi joko re wa sujudiha ati forikale re wa amriha kulli ati gugu alamari re papo koni latan koni ketan koni kewo ati bebe lo gege bawo okunrin ti ma se summa yusalli shafa'a mi ba kin shaita ko ki shafa'i wal witra ati witri jaharan yoke mun soke ni wa kadhalika banani yusta'abu fi nawafil al-layli an fati ba fe yan nafil oru al-hijar ko gbon soke wa fi nawafil an-nahari an fati ba fe yan nafil al-jumama al-israru ko ki jeje wa in jahara fi an-nahari ta ba fe kiu loju mama ni bi nafila to wa gbon soke fi tanafulihi ni bi nafila re loju mama fa zalika wasi'un wale wa aqallu shafa'i ari to kereju nu shafa'i rak'atani aka miji ni wa yusta'abu an yakra fil ula an fa kin aka bi raka koko ni bi shafa'i bi ummil qur'an ko kafatiya wa sabbih isma rabbikal a'la ati sabbih isma rabbikal a'la wa fi thaniya ni bi raka lankiji bi ummil qur'an ko kafatiya wa kulli ayyul kafirun ati kulli ayyul kafirun wa tashahadu ko shaytaya wa yusallim ko sallama thumma yusalli witra laina ko adide ko ki witri rak'atan rak'ayoka yakra'u fiha intiyoka nu witri bi ummil qur'an ko kafatiya wa kul huwa allahu ahad ati kul huwa allahu ahad dele wal muawizataini ati kul a'udhu bil falaq ati kul a'udhu bin nas wa in zada min al ashifa'i to ba fe kiwitri ju shafa'i ju meji la ja'ala akhir zalika al witra o wale ama ko make sure pe witri igbeyin ni ofisi to ba ti kiwitri ko sina fila kakama wa qala rasulullahi sallallahu alaihi wasallam yusalli min al layli isnatay ashrata rak'atan wa insha Allah annabi Muhammad sallallahu alaihi wasallam ujanti ma kiraka mijila loru thumma yutiru bi wahidatin yawa she witri yayoka wakila hadisi mimi wa kwe asharaka atin raka mewani maki thumma yutiru bi wahidatin yawa she witri yayoka wa afdalu layli akiruhu fil qiyam ito daju kia mbafe jinna filohu onani urugen faman akhara tanafulahu wa witruhu ila akhirihi fadhalika abdalu eni toba sonafila redi uru ati shafa ya ati witri to sodoru kusinto burumbe udakuko illa minal galibu alayhi afi entoba shayipen okoloko agba ohun ma wuwo fun lati dide Allah yantabiha ule marayiji falyukaddim witrahu komu witri rewa lale ma ma yuridu minan nawafil awalil layli balin to ba ma kun fanya lale to ki shaitan summa insha la yawa gwanan to ba wa mu zai sai kaza fi akirihi to ba jilo tanaffala ma sha aminha kunya nafila lurunni masna masna ko shen miji miji wala yu'id alwitra kuni da witri kwada ngba uti shela le kutusu wa mangala batu aynahu an izbihi eni tu mba gbilo latara ma keuti maka adua ti maashi wala hu amisaldiya hu kuni ta unle da kwada kuki kushi adua ni ma baina hu wa baina tulu ilfajri wa awwalil isfari laarin kal fijri to jadi ati laarin ki ontota o le da pada summa yutiru laina ko kiwitiri wa yusalli subha laina ko sasu ko akia suba wala yakdil witra man zakarahu bada an sallas subha en to ba kiya suba to she wa ran ti kun ti kiwitiri witrin ti lo kuni san pada wa man dakhala al masjida ala wuduhin antuba wa mashashi kwalalwala fala yajlis huwa dalajuku ata yusalli rak'atayn chiyo fi kawki rak'a meji in kana waqtun yajuzu fi irku wa yakasikuni tamanya na filani be wa man dakhala al masjida antuba wa mashashi wa lam yarka'il fajra cewa tiki rakatain alfajr asuba da tin suma ajzahu li zalika rakat alfajr raka miji to yanga wa mashashin ne uti tofu ne rakatain alfajr
1: Jazawi Atu Nafalhatu Nasiriya ati ile kiu madu Dr. Sheikh Nasiru Kabara fi tife tife pe gbogbo eye alhumon muslimi wa si ile kiu won ti ati nko imo kiu imo larubawa ni ilanu awon onisufi ni headquarters won to wa ni block 10 road 11 Obasanjo Housing Estate loje ojumo lati ojo Saturday di ojo alaruba laago merin abo ti ago mefa abo irole asalatu ati asikaru ma nwaye ni gbogbo ojo Sunday la ago mewa titi di ago meti laoso ni le won be no ni gbogbo ojo jimo kete ti abati kiru jimo ton titi di ago merioso eyin omo iya to wa ni mushin e pade wa ni moshalashi wa ti o wa ni Bakari Street leyin ti abati ki isa itan lojo jimo titi di ago mewa a o ma reti yin o assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
0: wa in raka alfajr fi baytihi to ba ti wa yan nafila rakatain alfajr lere summa atal masjida la ina la shawa ban mashashi faktuli fa fihi ama fa ya kwenun be fakila yankau ama ga sago ba wa mashashi ko yan nafila miji wakila la yankau ama kani to ba wa mashashi ko ni ji nafila ma wala salatin nafilata kuni di anya nafila ba'da al-fajr la intali fajr tijadi illa rak'ata fajr aya fi rak'atain al-fajr nika ila tulu'i shamsi odigba ton batun jadi iyan to le yan nafila alhamdulillah afa ya babu kokala inu risala Opo ni babun ojua na ni fil imameti ni kwa anshe imam wa hukmul imam adidajo tin bafin imam wal mamumi ati amajin tal imam kin wa ya ummun nas afdalahum afani eni ololaju to ni poju on lo leto si lati ja imam lati lead amanya wa afqauhum tosin mafiki ujugugo ngala egba dadam nshantoma diisi jugugo ngala entoma fiki ujugugo ngala imafiki ulushaju ni ibada kiishe ima diisi tabafe koma nkiwa diisi lawa wafala diisi ama ba fe ko ma lesson ba la tin kirun aluwala te an ba daran aluwala ba lo tin tun se ma ba se mistake bi run ba oni tin tun se fiki oni gbogbo yin wala ta ummul mar'atu fi faridatin obirin e se imamu ni mazhabi tiwa ninu ara yan wala nafilatin bẹ́ẹ̀ náà ni kò gbọ́dọ̀ ṣe ìmáàmù bí náfìlà láàrìjálán kò gbọ́dọ̀ ṣe ìmáàmù fáwọn ọkùnrin wàlá nìṣà án kò sì gbọ́dọ̀ ṣe ìmáàmù fáwọn obìnrin ẹgbẹ́ wàyẹ́kọ̀rọ̀ máàlì ìmáàmù fí máa rí sọ̀rọ̀ fi a máa ń ka fatia pẹ̀lú ìmáàmù níbi tí ìmáàmù bá ti ń kéw jẹ́jẹ́ fatia nìkan wàlá yẹ̀kọ̀rọ̀ máàlù fí máa rí sọ̀rọ̀ fi a kìí ka kéw pẹ̀lú ìmáàmù níbi tí ìmáàmù bá ti ń gbóhùn sókè wà máa ń àdúrà kàràkà àtẹn ẹni tó bá bára ka ẹyọ kan ṣoṣo fa àkṣàrà àbí jù bẹ́ẹ̀ lọ fàkàdé àdúrà kà jama àtà ó ti bá jama fàlì yákùdí bá dà sàlámì ìmáàmì máa fàtàkù kó sàn padà ẹni tí ó bọ́ fún lẹ́yìn ìmáàmù aláàánáwò máa fa alẹ́lì ìmáàmù fílkìrá gẹ́gẹ́ bí ìmáàmù ṣe ṣe nínú kéwù nínú à ń gbóhùn sókè à ń dákẹ́ jẹ́jẹ́ à ń rùkú à ń sùjúùdù èyí tí ìmáàmù ti ṣe kó n tó débẹ̀ kó n náà dá padà wà máa fílkìá ó rí níbi ìdúró wájúlùúṣù àti ìjókòó fàfíìlùhù iṣẹ́ tí máa mú ṣe kàfíìlì báni musallawa dahu yóò dà gẹ́gẹ́ bí ẹni tí ń mọ lórí ìrún àmọ́ tí ń kírun lóhùn nìkan wà máa ń sallawa dahu ẹni tó bá kírun lóhùn nìkan kò tẹ̀lé máàmù fọ́láwù áyù ìdẹ̀ fi jama ó lè san ìrún padà ní jama lè lè fọ́bì torí àtìrí ọlá fizalika tó bá ṣe bẹ́ẹ̀ ilẹ̀ magreba wà dáha àfi magreb nìkan àsìkò kan lónìí tí àbádà ti kí tó ti sálámà ó ti lọ́nu ni afáàní wà máa ń àdúrà kàràkà àtàn ẹni tó bá bára káàkan fàkṣàrà àbí jù bẹ́ẹ̀ lọ mínísà láti jama nínú òun jama fàlàyé ìdù àfi jama àtàn kò tún ní dárùn ní padà níbi ìjàmá mi wà máa ń lámì ìdíríkì ilẹ̀ tẹ̀ṣẹ́ òhúdà ẹni tí ò bá wá bá lẹ́yìn ìmáàmù àfi tẹ́yà nìkan ló bá àwì ṣùjúùdà àbí foríkalẹ̀ nìkan ló bá fọ́láwù àyù ìdẹ̀ fi ìjàmá àti irú onítàhún ni ó lè kírun ní lẹ́yìn ìmáàmù mi ní jàmá wà rájúlù wáhídù máàlì ìmáàmù ẹ̀rẹ́ nìkan tó fẹ́ kírun lẹ́yìn ìmáàmù ẹnìkan péré pẹ̀lú ìmáàmù yọkùmù ayẹ̀mí nìyí kó dúró sápọ̀ ọ̀tún rẹ̀ wọ̀yọkùmù rajuláàni fàákṣàrà kálfàhù tó bá jẹ́ èèyàn méjì àbí jù bẹ́ẹ̀ lọ wọ́n á tò lẹ́yìn ìmáàmù wọn ní dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ fa inkanet imra atun ma'ahuma tó bá yẹ pé ìmáàmù fẹ́ kírun pẹ̀lẹ́nìkan obìnrin wa ń bẹ pẹ̀lú wọn káàmẹ́tì kálfàhùmá ẹ̀yìn àwọn méjèèjì ni ní ọlọ́dúró sí kì ń ṣe pé kó wọn àtẹnìkan wá tó pọ̀ wẹ̀yìn kánà máa hùmá rájúnù tó bá ṣe yí pé ọkùnrin kan ní ń bẹ pẹ̀lú wọn sálà ayẹmílì ìmáàmù ọkùnrin yẹn kó dúó lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ìmáàmù wàlmàrátù kálfàhùmá kóbìnrin dúó lẹ́yìn àwọn méjèèjì wà máa ń sálà bí zàwùjẹ́ ti hí ẹni tó ṣe kó nìkan pẹ̀lú ìyàwó ẹ̀ ló fẹ́ kírun hamed kalfahu kí ìyàwó ẹ̀ dúó lẹ́yìn kò gbọ́dọ̀ tó lẹ́gbẹ̀ẹ́ wasabiyu ẹ̀ rọmọdé ń sálà máa rájò lẹ́nu wáhid tó bá kírun pẹ̀lẹ́ nìkan lẹ́yìn ìmáàmù kalfal ìmáàmù kọ́ọ̀mà kalfahu káwọn méjèèjì lọ dúó lẹ́yìn ìmáàmù ẹnìkan ló fẹ́ kírun pẹ̀lú ìmáàmù ọmọdé wa ń bẹ pẹ̀lú ẹ̀ káwọn méjèèjì lọ dúó lẹ́yìn ìmáàmù ìnkanà sàbíyù yàkìlù tó bá yẹ kí ọmọ nìyó lè mara dúó ti o ni ma se Rebecca ki awon ba ye ko ama ti o ti ma kina npe ni run ti o ma Rebecca ki kan yen duro legbe imam ko ma yen wa legbe won la ya za abu ko ni ma Rebecca ki metitu wa dau man yakifu ti o fe ni to duro pelu re le iru ama be ko duro legbe won ni kama to seyin pelu e wal imam ratibu e ma gbo o imam ratibi te se gbo nin kirun marun lojuma ni mashashi in sallawa da hu to ba de mashashi ti o ran ni kankan to wa kirun lo ni kan qama maqam al jamaa o ti walinu sharia pe won ti ki jamaanu wa yukra fi kulli masjidin lahu imam ratibun akọ ni gbogbo mashashi to ni imam ratibi antujma fi salatu marratayn kama akijama nbe lemeji kama akijama nbe lemeji alam shanuwa awon ti ma lo du nle aluwala wa ni wa mashashi abitama gbadi be sallama ama ngba ti imam sallama o shawa o mashashi a da jama'a ci wala ba shin ya esinu esin dawa ala le ti won fa firaku ati fitina aka ri pe njo kan won be sin ta ko imam wa imam ko lori mumba yi ani ko leto lati kin ati be lo awon ninu bu ala ni yan bu to gbogbo yan ma ya loju ana wiriki Moki a ku oriire odun tuntun ta wa nu ai ona aladun bibi annabi wa muhammad sallallahu alaihi wasallam abere layo awo nu e layo lanja pari e layo layo agba na gugu ayin muslimi mon kira ku oriire latari wipe o da bi pe olorun fe saanu awa muslimi mo ri lato ki oya awon afaizala tawon kan kira won ni salafin bibai ogbe meeting dide e alama ri kama pe muslimin kefeji awon fe bandie awon fe yoku ninu syllabus awon leyin wa gba na awon fe ma sise beladi isa nabi nika awon fe sise pelu oro ibn taymiya ati muhammad ibn abdul wahhab ma mama kira wa ko riwe latara rodun ti mo gbo boya olorun ba gbiru dada fun islam le yoba ko le lase ori ko le mawuki o tun le ga soke si to awon wa ina ipile won amma pawon tesin lo da won le awon na nlo lati fi da wahala le laarin awon muslimi lati fi kun islam yele yele kenu wa ma ba ko ori pe a great achievement ona lo fe sele olorun ba a je ko ri be jale olorun a shanu a bi abukata ama yayi Muhammad Mas'ud Al-Kunji Arab Bani Sarawa 070-3699-8274 Banki Wani GTB 069-306-3312 Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Assalamu alaikum ya
1: Jazawi Atu Nafalhatu Nasiriya Atile Kiu Madu Dr. Sheikh Nasiru Kabara fi tife tife pe gbogbo eyin alhumon muslimi wa fi ile kewu won se a tin ko imo kewu imo larubawa ni ilanu awon onisufi ni headquarters won to wa ni block 10 road 11 obasanjo housing estate lojo ojumo lati ojo saturday di ojo alaruba laago merin abo ti ago mefa abo irole asalatu ati asikaru ma n waye ni gbogbo ojo sunday laago mewa titi di ago meji laosan nile won be na ni gbogbo ojo jimo kete ti aba ti kirun jimo tan titi di ago merin osan eyin omo iya to wa ni mushin e pade wa ni moshalashi wa ti o wa ni bakari street leyin ti aba ti ki isa itan lojo jimo titi di ago mewa a o ma reti yin o assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.

0: from Uganda.
1: Hi, my name is Mimi. I'm from Norway.
2: My name's Jamie Martin, and you are listening to Radio 1.
0: 103.5 FM.
1: News talk and sports radio station.
3: Orúkọ tèmi ni Ọláwálé Osù Ọlálé, aláṣẹ iléeṣẹ́ Òsúlà Harbour. Iléeṣẹ́ tó jẹ́ pé lọ́tún báyìí ni títí wọn, tó jẹ́ pé gbogbo àwọn ìyálájẹ́ babálọ́jà àti gbogbo àwọn òǹtajà inú ọjà nílẹ̀ Yorùbá ń fọwọ́ rẹ̀ sọ̀yà fún gbogbo ọkàn tí wọn ò fẹ́ nígbàgbọ́ nínú lílo ewé àtegbò mọ́. Gbogbo àwọn èèyàn tán ti sọ̀rọ̀ tínú lórí egbògi tiwantiwa. Àìsàn tí ò tó nǹkan lẹ́lòmíì ti náwó tó tó dá nǹkan rese dànù sí lórí. Ẹ̀yin tẹ́ ẹ ti lo product iléeṣẹ́ Òsúlà Harbour, tẹ́ ẹ ti mọ̀ bó ṣe rí, tẹ́ ẹ wá ń bá wa júwe fáwọn ẹlòmíì pé kán mọ bọ̀ ń bẹ̀. Ẹ ṣe adúpẹ́ púpọ̀ o, àmọ́ lóore o. Òsúlà Bitters, ọmọ tó ti gbáwọ̀ mìíràn tuntun wọ ohun tó ń dára tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó tún ti wá dára sí o. Tọmọdé tàgbà tó ń jẹun tódùntódùn, àfi ká yá ni sínú ilé ni o. Bínú bá ń kún tó ń kùn gbùrùgbù, èèyàn tí ò rí ìgbọ̀nsẹ̀ ṣe, àpọ̀jù ìdọ̀tí inú tó mú kínú ó máa kanni, tó mú kọ́pẹ́ èèyàn ó máa ròyàn góórógó, ìdọ̀tí inú tó mú kọ́lọ́mọkùnrin ó dọ̀lẹ́ lọ́dọ̀ ìyàwó rẹ̀. Tẹ́yìn bá ti jòkó pẹ́ díẹ̀ àti dìde, á wá di wàhálà. Òsúlà Bitters ní kẹ́ máa lo. Èèyàn tó ní toilet infection tójú ara yún wọn, tí nǹkan funfun ń jáde látojú ara tí ò tẹ́ wọn lọ́rùn, ògbólógbò kòkòrò inú ẹ̀jẹ̀ tó ń mú kára ọmọ yún wa, kára ọmọ jáwajẹ, tó ń fa ara títa àti ẹsẹ̀ tó ń gbóná, ọwọ́ àtẹsẹ̀ tó ń kúrìrì, pajápajá tó ń dì mọ́ wa lọ́wọ́ lẹ́sẹ̀, àti gbogbo iṣan ara tó ti dòkú. Ẹ máa lo Òsúlà Bitters o. Egbògi ajísan ni. Gbogbo iṣan ara tó ti ń daṣẹ́ sílẹ̀, gbogbo iṣan ara tó ti lẹ, ẹ̀yin ò lè rìnrìn ìbùsọ̀ méjì mọ́. Ẹ ti mọ mí gúlegúle. Tẹ́ ẹ bá ti rìn díẹ̀, ẹ ti sinmi láìmọye ìgbà lójú ọ̀nà. Ẹ̀yin ò lè dágbẹ́sẹ̀ ńlẹ̀ kébékébé. Ẹsẹ̀ ti rí máa ń wúwo láti gbé. Á wá dàbí ẹn pé wọ́n de blọ́ọ̀kù mọ́ wa níbàdí. Àtẹ́lẹsẹ̀ tó ń kú tàìtàì tó dàbí ẹn pé kò sẹ́jẹ̀ ńbẹ̀. Àtẹ́lẹsẹ̀ tẹlòmíì á dàbí ẹn pé wọ́n tẹ rẹ̀ tàbí fóòmù mọ́lẹ̀. Ìsàlẹ̀ ẹsẹ̀ tó ń kanni tó dàbí ẹni pé èèyàn tẹ ẹ̀gún mọ́lẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ lárúgbó nílé tán ń pariwo orúnkún ríro. Ẹ má jẹ́ kí Òsúlà Bitters kó wọn nínú ilé wọn o. Bí nǹkan ń ṣe ni, bí nǹkan ò ṣe èèyàn. Egbògi tó yẹ kí gbogbo ẹbí kọ̀ọ̀kan ó ní sínú ilé ni Òsúlà Bitters ti jẹ́ o. Bẹ́ ẹ bá ń tọ̀ bí ẹ̀mẹrin, ẹ márùn lórúkílẹ̀ ó tó mọ́. Ẹ̀yin ti tọ̀tọ̀ọ̀tọ̀, gbogbo iṣan ara ti dẹ̀, àpọ̀jù ṣúgà ó ti ṣàkóbá fún iṣan ara wa. Kò wá ṣe déédé bá a ṣe fẹ́ mọ́. Bọ́wọ́ ṣe ń pọ̀n pẹ̀pẹ̀pẹ̀, bẹ́ẹ̀ lẹsẹ̀ ń pọ̀n. Ó ti wá ṣe okùnfà ìfúnpá gíga àti àìróorun sùn fẹ́lòmíì. Àyà wa ṣàdédé ń já gbìgbìgbì láì jẹ gbèsè kankan. Àpọ̀jù ṣúgà yìí náà ni o. Òun ló máa ń kọ́kọ́ síwájú kẹ́lòmíì kó tó ní stroke. A máa pa nǹkan ọlọ́mọkùnrin míì kú fín tí ò ní lè gbérí mọ́ o. Bẹ́ẹ̀ bá ń gbọ́, ikú la gbọ́, àti ẹ̀wà mọ̀ gbà tó rẹ̀ wọ́n. Silent killer. Àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Kò ní mú wa o. Kò ní mú àwọn ọmọ wa o. Bí àpọ̀jù ṣúgà ò báyìí tí wáyé, kọ́mọ́ bá wá wáyé. Tó bá ti wá wáyé, ẹ lò Òsúlà Bitters kó bá wa fọ gbogbo orón tó dùn dànù. Òsúlà Bitters, ààbò pàtàkì ló jẹ́ o. Lọ́wọ́ gbogbo ìṣòro tó ń kojú iṣan ara àti gbogbo àìsàn míì tó lè jẹyọ látara ntódùntódùn tá a ti jẹ, tá a ti mu. Gbogbo ẹ̀yin aláfẹ́èyàn tẹ́ ẹ fẹ́ràn fàájì, ẹ fò Òsúlà Bitters síwájú o. Tẹ́ ẹ bá ti dágbo àríyá, gbogbo ntódùntódùn tá a ti jẹ yóò bá wa fọ gbogbo rẹ̀ dànù. Egbògi olómi ni o, tí kò lọ́tí nínú rárá Òsúlà Bitters jẹ́ o. Ó rọrùn láti lò, ìjọba sì ti ṣàyẹ̀wò lórí rẹ̀, wọ́n ti lù lóǹtẹ̀. Ó ti ní NAFDAC number o. Oríṣiríṣi ọ̀nà lèyàn lè gbà lo Òsúlà Bitters fún ìtọ́jú ara ọ̀tọ̀ọ̀tọ̀. Àdírẹ́sì wa nìyí o. Níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀, ẹ bọ́lẹ̀ ní Agric Bus Stop ní ìlú Ìkòròdú. Ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Ìsàwò, ẹ bọ́lẹ̀ ní Abbey Bus Stop. Àdojúkọ Abbey Bus Stop yẹn ẹ ti rí bánà wa ńbẹ̀. Ẹ̀yin ti Sàgám, ẹ lọ sí ìsàlẹ̀ ọkọ̀ roundabout ní Ìláyè. Ẹ wo bí áàkì tí wọ́n ya adé sí yẹn, ẹ wọnú street yẹn. Níwájú transformer tó wà ńbẹ̀, ẹ bèrè Òsúlà Harbour. e ti ri bana wa nbe anfani nla re o fun wa lagbata to ni address ibi ta le wa e si ma bo lati wa foruko sile lati ba wa dowopo ni le ise wa o ero bani soro wa ni yi o 08022333205 08022333205 emule nkan si 08022333205 08022333205
4: Osula bagbe tutu ara oto meri ri egbogi jade Osula bitter loruko re nje ta baba nkolongo Osula bitter ni gbagba o tun be o ju be lo omode atagba to nje madun madun ni gogo gba egbogi Osula ni ke ya ni nile o eyin te fe ki ara yin to wuwo ko fuye e ma gbera bi ewi olofe elomi aranju kankan ko to le ri gbese se lowo igbese lile panko pe egbogi eru jeje oko jedi jedi Osula bitter ni ke lo gogo idoti to ti di sinu isan ara wa ti ko fun omi ateje laaye lati raaye ni lo si ibi ti ara ti nilo omi ateje to fa ki apa atese o ma wuwo ki elomiran o ma ti rin lati ma mi gule gule bi oloke ile ki elomiran ba fi ese te ile bi igba ti won te form ni ati dije dogun ati bere ijangban teni o dabi wi pe won di block melomiran ni badi Osula bitter ni ki e bi koju ogun amayesu ni nde o ma re wa tenu tenu ogbologbo infection ti doba sinu eje Osula bitter ni o ro loye awa modibo lori ara yunyun ara tita owo atese to nkuta itai owo atese to nperiri ogbologbo kokoro nu eje olojo pipe to tin ba agbara wa wo iya ija Osula bitter lo kaju e eti to won oye nkan to le mo ni lona fun o se po ko se gbe mi isara to nfa ni so dan ide okunrin ti o le tatekale ori pepe pelu iyawo e Osula bitter ni ke lo o po gbogbo gede gede inu ara danu ogun apariro ese riro orokun atori keriki ara ta ti nawo si yo di atemole inu to nkun inu to nkun eyo si se lapoju gbe ni elomi o ma gbe to ba nse yo seresere ni eyo telomi o ma yo Osula bitter ni awon ologbon lo ti alaafia se fi inu agbo ara won se bugbe e wa gbo o ti e ba ri awon kan ninu oja tabi ni bikibi ti won gbe speaker sile ti won pariwo ogun ile ise Osula aba awa ko la ran won ni se o ayederu ni won gbogbo iso to ti re tabi to ti doku ti e ba lo egbogi Osula bitter ni oji pada ni lese kese ori egbogi aji san to daju ni
3: eyin obi ati alagbato to lomo nile ewe nla e fo Osula bitter tele eru omo wa oni jiya oni ya o gbogbo infection teyan le ko latara ale egbonse gbogbogbo to le fa wahala ninu aye awon omo wa lo Osula bitter yo ba won for danu o address wa ni yi o ni bi gbogbo te ba ti nbo e bo le ni Agric bus stop ni ilu Ikorodu egbe okada to nlo si Isawo e bo le ni Abe bus stop adojuko Abe bus stop yen e ti ri bana wa nbe eyin ti Sagam e lo si isale oko roundabout ni Ilaye e wo bi aki ti won ya ade si yen e wo nu street yen ni waju transformer to wa nbe e bere Osula aba e ti ri bana wa nbe anfani nla re o fun wa lagbata to ni address ibi ta le wa e si ma bo lati wa foruko sile lati ba wa dowopo ni le ise wa o ero bani soro wa ni yi o 08022

0: tun bara ni ro apoju suga buti mo o oruko temi ni Olawale Osu Olale alase ile ise Osula Haba ile ise to je pe lotun bayi ni titi won to je pe gbogbo awon iyalaje baba loja ati gbogbo awon ontaja inu oja nile Yoruba n fowo re soya fun gbogbo okan ti won o fe nigbagbo ninu lilu ewe ate gbomo gbogbo awon eyan tan ti sore tinu lori egbogi ti wa ntiwa aisan ti o to nkan lelomi ti nawo to da nkan rese danu si lori eyin te ti lo product ile ise Osula Haba te ti mo bo se ri te wa n ba wa juwe fa awon elomi pe kan mo bo nbe ese adupe pupo o amo lore o Osula Bitters omo tun ti gbawo miran tuntun wo ohun to n dara tele o tun ti wa dara si o tomode tagba to n je n todun afika aya ni sinu le ni o binu ba nkun to nkun burugbu eyan ti ori igbansese apoju idotinu to mu kinu o ma kan ni to mu ko pe eyan o ma royan gorogo idotinu to mu ko lomokunrin kodole lodo iyawo re teyin ba ti joko pe die ati dide awa di wahala Osula Bitters ni ke ma lo eyan to ni toilet infection toju ara yun won ti nkan funfun jade latoju ara ti o te won lorun ogbologbo kokoro inu eje to mu kara omo yun wa tara omo jawaje to n fa ara tita ati ese to n gbona owo atese to n kuriri pajapaja to n dimo wa lowo lese ati gbogbo isan ara to ti doku e ma lo Osula Bitters o egbogi ajisan ni gbogbo isan ara to ti n dase sile gbogbo isan ara to ti le eyin o le ririn ibuso meji mo e ti ma mi gulegule te ba ti rin die e ti simi lai moye igba loju ona eyin o le dagbese nle kebekebe ese ti ma nwo lati gbe a wa dabi en pe won de block mo wa ni badi atelese to nku taitai to dabi en pe ko seje nbe atelese telomi a dabi en pe won tere tabi form mole isalese to nkan ni to dabi eni pe eyan te egun mole eyin te larugbo nile tan pariwo orunkun riro e ma je ki Osula Bitters ko won ninu ile won o bi nkan se ni bi nkan o se eyan egbogi to ye ki gbogbo ebi kokan ni sinu ile ni Osula Bitters ti je o be ba nto bi e merin e marun loru kile o to mo eyin ti totototo gbogbo isan ara ti de apoju suga o ti sakoba fun isan ara wa ko wa se dede ba se fe mo bowo se npe pepepe be lese npe o ti wa si okunfa ifunpa giga ati airorunsun felomi aya wa sa dede nja gbigbigbi lai je gbese kankan apoju suga ina ni o on lo ma nkoko si waju kelomi ko to ni stroke a ma pa nkan olomokunrin mi ku fin ti oni le gberi mo o be ba ngbo iku la gbo ati ewa mo gba to re won silent killer apoju suga lo nje be o koni mu wa o koni mu awon omo wa o bi apoju suga o bayi ti waye ko ma ba wa waye to ba ti wa waye elo Osula Bitters ko ba wa fo gbogbo ro n todun danu Osula Bitters abo pataki lo je o lowo gbogbo isoro to n koju isara ati gbogbo aisan mi to le jeyo latara n todun ta ti je ta ti mu gbogbo eyin alafe eyan te feran faaji e fo Osula Bitters siwaju o te ba ti dagbo ariya gbogbo n todun ta ti je yo ba wa fo gbogbo re danu egbogi olomi ni o ti ko loti ninu rara Osula Bitters si je o o ronun lati lo ijoba si ti sayewo lori re won ti lu lo nte o ti ni NAFDAC number o orisirisi ona leyan le gba lo Osula Bitters fun itoju ara ototo address wa ni yi o nibi gbogbo te ba ti nbo e bo le ni Agric Bus Stop ni ilu Ikorodu egbe okada to n lo si Isawo e bo le ni Abe Bus Stop adojuko Abe Bus Stop yen e ti ri bana wa nbe eyin ti Sagam e lo si Isale Oko roundabout ni Ilaye e wo bi arc ti won ya ade si yen e wonu street yen niwaju transformer to wa nbe e bere Osula Haba e ti ri bana wa nbe anfani nla re o fun wa alagbata to ni address ibi ta le wa e si ma bo lati wa foruko sile lati ba wa dowopo nile ise wa o ero bani soro wa ni yi o 08022330205 22-33-32-05 080-22-33-32-05
1: Hey. Òsúlà bàgbẹ́ tuntun àrà ọ̀tọ̀ mẹ́rin rí egbòogi jáde o. Òsúlà bitter lórúkọ rẹ̀ ń jẹ́. Tá a bá wá ń polongo òsúlà bitter ní gbàgbà. Ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Ọmọdé àtàgbà tó ń jẹ mọ́dùnmọ́dùn ní gbogbo ìgbà. Egbòogi òsúlà ní kẹ́ ẹ yá ní nílé o. Ẹ̀yin tẹ́ fẹ́ kí ara yín tó wúwo kó fúyẹ́. Ẹ máa gbéra bí ewé ọlọ́fẹ́. Ẹlòmíì aranjú kankan kó tó lè rí gbọ̀nsẹ̀ ṣe. Lọ́wọ́ ìgbọ̀nsẹ̀ líle. Pankó pé egbòogi ẹ̀rù jẹ̀jẹ̀ ọkọ jẹ̀dí jẹ̀dí. Òsúlà bitter ní kẹ́ ẹ lò. Gbogbo ìdọ̀tí tó ti dì sínú iṣan ara wa. Tí kò fún omi àtẹ̀jẹ̀ láàyè. Láti ráàyè rìn lọ sí ibi tí ara ti nílò omi àtẹ̀jẹ̀. Kọ́ fa kí apá àtẹsẹ̀ ó máa wúwo. Kí ẹlòmíràn ó má sí ìrìn. Láti máa mí gúlegúle bí olókè ilẹ̀. Tí ẹlòmíì bá fi ẹsẹ̀ tẹ ilẹ̀. Bí ìgbà tí wọ́n tẹ fọ́ọ̀mù ni. Àti dìde dogun. Àti bẹ̀rẹ̀ ìjàngbọ̀n. Ṣé ni ó dàbí wípé wọ́n di blọ́ọ̀kù mẹ́lòmíì ní Bàdí? Òsúlà bitter ní kí ẹ fi kojú ogun amáyésù ní ilé. Ó máa ń rẹ̀ wá tẹnutẹnu. Ògbólógbó infection. Ó ti dọba sínú ẹ̀jẹ̀. Òsúlà bitter ni ó rọ̀ lóye. Àwa mórípọ̀ lórí ara yúnyún. Ara títa. Owó àtẹsẹ̀ tó ń kúta ìtai. Owó àtẹsẹ̀ tó ń pà rìrì. Ògbólógbó kòkòrò inú ẹ̀jẹ̀ ọlọ́jọ́ pípẹ́. Tó ti ń bá àgọ́ ara wa wọ ìyá ìjà. Òsúlà bitter ló kájú ẹ̀. Etí tó ń wóye. Nǹkan tó lẹ̀ mọ́ni lọ́nà ọ̀fun. Kò sé pọ̀, kò sé gbé mi. Iṣan ara tó ń fa ní sọdá idẹ. Ọkùnrin tí ò lè tàtẹ̀kalẹ̀ orí pápá pẹ̀lú ìyàwó ẹ̀. Òsúlà bitter ní kẹ́ ẹ lò. Ó fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ inú ara dànù. Ogun apá ríro, ẹsẹ̀ ríro, orókún. Àtoríkeríke ara tá a ti náwó sí yóò di àtẹ̀mọ́lẹ̀. Inú tó ń kún, inú tó ń kún. Ẹ̀yọ́ ṣíṣe lápọ̀jù. Gbígbe ni ẹlòmíì ó máa gbé tó bá ń ṣẹ̀yọ́. Ṣeréṣeré ni ẹ̀yọ́ tẹlòmíì ó máa yọ. Òsúlà bitter ni àwọn ọlọ́gbọ́n ń lò. Bí àlàáfíà ṣe fi inú àgọ́ ara wọn ṣe bùgbé. Ẹ wá gbọ́ o. Tí ẹ bá rí àwọn kan nínú ọjà tàbí níbikíbi tí wọ́n gbé spíkà sílẹ̀ tí wọ́n ń pariwo ògùn iléeṣẹ́ Òsúlà Abà. Àwa kọ́ la rán wọn níṣẹ́ o. Ayédèrú ni wọ́n. Gbogbo iṣan tó ti rẹ̀ tàbí tó ti dòkú. Tí ẹ bá lo egbòogi Òsúlà bitter ni yóò jí padà ní lẹ́sẹ̀kẹsẹ̀. Orí egbòogi ají iṣan tó dájú ni.
0: Ẹ̀yin òbí àti alágbàtọ́ tó lọ́mọ nílé ìwé ńlá ẹ̀fọ́ Òsúlà bitter tẹ́lẹ̀ ẹrù ọmọ wa ò ní jìyà oníyà o. Gbogbo ìfẹ́sàn téèyàn lè kó látara ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò tó lè fa wàhálà nínú ayé àwọn ọmọ wa Òsúlà bitter yóò bá wọn fọ̀dànù o. Àdírẹ́sì wa nìyí o. Níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ bọ́lẹ̀ ní Agric Bus Stop ní ìlú Ìkòròdú. Ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Ìsàwò ẹ bọ́lẹ̀ ní Abbey Bus Stop. Àdojúkọ Abbey Bus Stop yẹn ẹ ti rí bánà wa ń bẹ̀. Ẹ̀yin ti Sàgám ẹ lọ sí ìsàlẹ̀ ọ̀pọ̀ roundabout ní Ìláyè. Ẹ wo bí áàkì tí wọ́n ya adé sí yẹn. Ẹ wọnú street yẹn níwájú transformer tó wà ń bẹ̀. Ẹ bèrè Òsúlà Abà ẹ ti rí bánà wa ń bẹ̀. Àǹfààní ńlá rèé o fún wa alágbàtà tó ní àdírẹ́sì ibi tá a lè wá ẹ sí. Máa bọ̀ láti wá forúkọ sílẹ̀ láti bá wa dòwòpọ̀ níléeṣẹ́ wa o. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa nìyí o. 080-22-33-32-05 080-22-33-32-05 Ẹ̀múlẹ̀ nǹkan sí 080-22-33-32-05 080-22-33-32-05 Ẹ fẹ́ mọ gbogbo ohun tá a gbé dání níléeṣẹ́ wa. Ẹ lọ fọ́lò wa lórí gbogbo social media platform wa osulaaba.ng. Gbogbo ohun tá a gbé dání lẹ́ mọ rí kété kété. A ní fàìsàn ló gbá o.
2: Òsúlà bitter ni o.
3: Òsúlà bitter ni ẹ lò.
2: Ó tún gbára ríro.
3: Òsúlà bitter ni ẹ lò.
2: Àpọ̀jù ṣúgà kò sí mọ́ o.
3: Òsúlà bitter ni ẹ lò.